won kí ọwọ lókè àwa náà kí ọwọ nísàlẹ à ń bọ wọ fọkàn olúwa. I'm lost for words ṣùgbọ́n ẹ̀mí mi kan sí ọlọ́run àwọn ẹ̀mí ọlọ́run àwọn ayé ọlọ́run òkè ọlọ́run ilẹ̀ ọlọ́run agbede méjì ìwọ nìkan ni. Lọ́wọ́ ẹ̀mí yẹn ni bí mo ṣe lè sọ ni mo ṣe sọ ṣùgbọ́n ẹ̀mí mi sọ̀rọ̀ ọ̀tọ̀ ọgbọ́n orí mi ò gbé láti yín ọ́ olúwa.